0: bàbá lọ́jà, ìyá lọ́jà, tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọmọ iye owó tó fi bẹ̀rẹ̀ owó tó ń ṣe ọmọ nǹkan tó kùn ẹkùn ní tiẹ̀ tó ń ṣe kàkúrì àwọn ẹni igun wọn ní funfun ayé dùn wá sẹ ẹ rẹ nígbà tó yẹ pé tó bá ti ń tajà kò ní máa mọ̀ bí òye ṣe kí ni bó ṣe ń lọ owó yẹn máa dín fún iṣẹ́ tó yẹ kí wọ́n máa jèrè wọ́n máa rí wípé gbèsè òun ni ó máa jẹ fún ẹ iṣẹ́ okùn ayé ni ọlọ́run bò ní fi okùn ayé ayé ní fi okùn ayé dùn wá tọmọtọmọ.
1: Àmì gbígbọ́ ni aka enabula mi wẹ́mẹ́rú akímẹ̀ gbàdọ̀ sáwẹ̀ àṣàmì ẹ̀ àpẹ́dọ̀ àjàkán mi nú ẹ̀ àpẹ́dọ̀ àpò mi nú ẹ̀ àmọ́nú àjíjá yẹn àpẹ́ anamọ́dọ́nùdọ̀ yìí gbọ́n à ayé mi ni yán bọ́dọ̀ bẹ́ àjọ̀nà bọ́nú àwàjọ kákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákákák when may he get me over to bear Joey one now, and I have some media, I had a quail mail, and a motona, big bunny raka. Oh, I yet, it's yes, we are left again.
0: And I look at what I say, that's your day long, some person professor, I feel like you do. But we'll go, go set you one day, and when you do, my Joko Chase, you show Quayani, Quayani, do a little motomo.
1: When may I call a program blow, but I'll blow with my foot, say, passport to the issue. Visa to the fine, but I do not voyage. But why you blow test nowhere in order for you to say, I got to know, can you not anywhere? And when my banwani voyage to Piaqua, to a messy program, I blow, no sector about your mouth, well, I to ask the Weso, Bamakoya. You may do more than a day. She said, okay.
0: Ellen, you are very good, old Berenny. We got to talk about you, Mark. Oko ima ni fere o bo se ni fere na lo ni ti awon mo ibon gba to para ya awon eni bi won ke yin won sira won oko ma lo nawo fun awon obirin ni nita ohun ti wa nle won atawon omo to se ati je ati mu ohun nikan ni ma gbo o ti ra eni sin so iwo to ba ti ni eleyi ma wule joko tetere awon eni bi won ni kokun buruku won ni ti de wa nle ti o fe pe oko eni ibon awon eni bi won je ko se kini won je ko ra ijoko gege bi oko fun ma bo aso de ni otun ba kola wole ori gbogbo ojo aye temi asugba to ye ki fi wa owo ni mo fi wa ogun ehun to fa ti mo fi mo nipa ogba won kini ninu to ba ti di odo wa lagba ni owo olohun ibi yo won toko e le wa to ba je pe titi eni a pe yo para todo e
1: we mi dede tiro todo mi we bada suwe bojiji bo wan ni na eji jan ni mi e mo mi o eno yi mi dodo no bi odo e telu si oli kupu de eno pa mi do awo wọn yìí náà lọ máa ń ní máa ń lọ ní gbélé ọmọ àtìtì ní pé wọn àmọba sísún ìdí yọ àpẹẹdẹ náà yìí bọnà tó fẹ náà yọ ń dé fún ẹnu ìbàrò tó kó mi èso ló dọ̀wọ́ ẹtàn tó ébùdó pé ọgbẹ yá bọ̀kọ ẹrẹ yín pápá nù fìlẹ wẹwẹ yín máma nù fìlẹ wẹwẹ ẹdùn nù bìbló ẹ túbọ àsútú ìtàdọ kí ni yóò di àsúdà lọmẹnu ìkànnì mo atija yin gan ji owo nu mi be ona egbegbon egbeji ona egbegbon dadati fofo ti a si to e omo we de we nu ate o ya ni won ni gbon mo je bi kaka je jiyan mi do mo hunu we me de un e o tun ba e do we nu e we me do to do mi we we nu we do pe ba we o me me le na nu kan ti gun ni la me to na si egbon si kan ho we de amlo di do ye to me mi na nu kan ti gun Mẹ́mi náà ló ti jọ ọgbọ̀n. Mẹ́mi náà dà sọ wáwẹ̀ kan jí. Bọ̀nú mi tán lẹ́bi títí náà ló nukun yíwẹ̀. Ewé yín sùn sí ọ̀tún bá tán. Wẹ̀mẹ́dé bá dé ní ìṣèwẹ̀ ọ. Èmi dọ̀nú ìgbà ní chike.
0: Ẹ̀rọ̀bìnrin mi ẹ bá rí ẹ mọ̀ pé ọmọ lélẹ́yìí ọlọ́run fún lẹ́wà kò fún ní gbogbo nǹkan. Àwọn ẹni bí yìí wọ́n jẹ́ kí olórí ọkọ. Tí wọ́n bá ti ń gbé báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé jùlẹ̀. Àsìkò ìgbà tó bá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe àdéhùn fún wọn máa mú iṣẹ́. Ṣùgbọ́n tó bá tó àsìkò kan ìwọ máa pinnu nírò wọn ò ní da ọlọ́run mọ́ iṣẹ́ okun ayé ni àwọn ẹni bí ò ní kún fún burúkú wọn ní ti wá tọmọtọmọ.
1: Àmì ní ṣe lẹ́yìn pápá mi tọrọ títí mẹ́nu mi ẹ̀rọ àmú ìyọnu dé bọ̀ wọ́n ní ṣùgbọ́n náà pọ́n kákà bọ̀nà ìyọnu jẹ́ ìyọn dẹ̀ pẹ̀lú yà máa jẹ́ ń dá mi lọ lè yà àmọ́dé ìyọ́ pípọ̀ gan ewé yìí dọ̀ nísúnú dé dọ̀ ó níyan ní èpè tóró inú vivi bá wá ti jẹnu dé ebi ọ̀ǹdẹ̀ bù ọ́ sínú ọ̀nà bulo ebi ọmọ tó ẹ náà hàn mọ́ tó ní ebi ọ̀ǹdẹ̀ bù ebi ọkú ẹ náà bulo ní àmọ́ nu ẹnu sáadé pọ̀ wọn ẹ náà tún lè jẹ ọ́ à mẹ́ẹ̀kọ́ mọ́ tó nu ẹ̀ ayọ̀ ẹ̀ sọ́nà fi àfẹ́ là mẹ́ẹ̀kọ́ nu jọ nu ló bulo nu bó kọ̀ pé nu ẹ̀ ayo eni o se no bi ya itesi azo ni wa leni ayeye kan ewe ni gbo yan kan e de ya donu wewe mo bo a ma mu asuwa ayan be pe si bo ni gba ma si mu asuwa
0: ere lo mu aso ye pe okun aye yi okun buruku yi won ti na kale se lo ni igba to n to ti o si nkan ko ni protection la re a ma ri pe inu e to ma se kini yo ma gu
1: gbo yan kan ado kan eye to blawe na ewe do aso wa we mo bo ma na we gbo je otun ba ko la wole edo ana pati gonu ma o mi ni do ti agbe so mi to le ni inu ko bonu mi ni do se dada mi ni do nu kon yi edo eni oba we ni je edo wa ji je ni tun ni
0: telomi ba de odo mi elomi a ma bere keto otunba iwa agbara o gan lo nlo nkan ti won fi bi mi ni elekeji baba to bi mi alagbara eyan ni eketa ti wa ni pe ti mo ba gboro ri pe nikan o ni agbara ninu ilu kan abi ni country kan abi ni bcb yeun tin ba ti gbo alagbara ma to ni tohun lo ma mo ru agbara ohun ni tohun lo tin ba ti wa de mi ma ri pe iro ojura won lo idi n fe ku ko si ko si nkan to le ba dodo mi ko ti wide ohun to de dodo mi ti o ni tu ohun ti o ba ni tu ko ni dodo mi
1: mi ti le ni ndonu mi do papa mi to atokun ja ko eyin bo wa africa si to omo bodo bene si to omo mewe ka do bi logbon e papa do mu kon to die mi o to e gogo emi to atokun da ko e be mi le du ku to atun go we yin do e se be mi fufu ti we mi dada ti we mi papa we mi mama e do to do mi we te de mi ni di sawa mo ko jo ko je gbo we here ana ko mu da ko bo wa nu to bo to bo to le si o mu e ma u se do ti to be wa be mi be ti ku ipo
0: gbogbo iwo ti o je pe o ti kaakiri kaakiri gbogbo to ba n gboro e bayi ohun lo ma n lo ma dare laamu iwo ta gbiyanju ko ma bo asode ni otun ma ko lawole nilu kutonu mo wa ni sifaji ni bon commissariat tabi eni pe mi ti ori ni numero yi 01 97 25 20 91 anfani iwo to gbo francais 01 97 25 20 91 ni ilu ajase mo wà ní kọ́pútà ní iwájú ecole legambex ẹpè mi sóde ni mìíràn yìí 01 95 18 91 ventura fáfàní ìwọ tó ẹ pé o gbọ francais ẹ lè pé 01 95 18 91 23 àdúrà wọ gbà.
2: ẹni nọfi sunu nọfi yanu tee asegun waide. Dokpodokpo mi ton le mi dona ton do meji. Tantan me we de bo gbeto e mi nyon. Mi dona no do mo jeme mi de ton. Do e yon vwen do me mi ton le. Mon dokpo a ganji nanon mi ton le sin ak pawe. Do nou a yin gbeto. Bo do vwen do me a ma ton we de a o. Nou mandi ndi reyon e na flowe. Mon dokpo a nou e a do vona. Bon mondo nwe ne inu dea. A lom blo bo ho de dea lo e don. Rawe don pakba si don e don yo. Mon jeme mando do vwen do menazon. Bon nwe ne ena don dea menon vi. E reyon ena wano rawe desu titen beton. Do, me ho miton le yo. Vwen do me miton a lode jiwe e soro. Nou de we jiwe e toro. Bon wene nou hokbe de le we kato. Bo ze jin jonji. Bo wi me wado a yi rin hon e me mi de e gbe din be ko gosin dodon kakawa gbe din bo ma ka di o gbe de e yo. Nou de de bo kwe na wana blo a gada nou din. Be na wa di o dodo e ne le ya. Nou do kpo e ya si huwa. Bo kwa wi de e da kon. Nou nou mon koton le. Do gbe o me bo mon gbe o me si vivye yo. E we indo me ji. A do na ton pon do me mi ton. Mondo kpo, adona tun nun bo tun nun yuen de su titengbe. Do nou vite le mi, mi ma ble mi de yo. Gwe e lo e me mi de yo, kowe e no kobo nun nome. Alo nou amaka ja kukogbe, bo a imo, nou kunu jeme do nun yuen do do basa o. E ne yon anale buwale. Wime e gbezan kwe tome yon, nou yin nou de ba adona brolo wa. E yin nou, bo vewe bi pata pata akatun akado mo jeme ton de a bo iblo a blo pombo mo do ene wa yu esin aye kawadu hon egbe din awa pon gwide me kakao. Ano modo gbede. Me do zoe nabo modo nukon iwe mi ledio mi kundo nukon ide yuwe o. Enyo wa mi kun kasole do teno kwa me o loa guto iwe mi kalede. Do weto nuon. Nwa wa esin bade vlafo do kuko iwe. Nwa gbogbe to do poton leo. E sukpo bo gege. Bodo alo unko unko le me. Bo kaledo unme akpakwe gege. E ado hoche sewe di. De me we wedo wede modi we ganki kwe lo me di. De inu ba wa. Bo modo me di vlafo ene owe ka zon adye. Nunye ba we ade te kudo. Numba ade ba tondo akpaton kwe yo. Areon. Anayolo medako otumba. Bona do mojeme. Bona kanu biodo nwe ti menwe we. Minde do fi diye vlafo de deba modo meji. Nudo nka si hui mo nunye do dono debo kambiyo e ka renale isi so si so tonu mi rumo. Areon ana huhu. Alokan e hikaton yi 01-97-25-20-91. Modo kpo 01-95-18-91-23. Menda ho o tumba na yikpe nwe bo na ti nou menwe do mo djeme e ba we ade. Do nou nye mi ton le si akpakwe wwen do o me si akpakwe. Nou akamondo e yi wazap we ne we bo mina do ho se de bo e na ti nou menwe mi we o. A reyon ana kuhu e yi 01-67-82-64-33. Mi do 01-67-82-64-33. 33. Ene o diyo a reyon anando fosedo o medaho o tomba. Bon nwe inu bokan. Mwen do me miton sin akpakwele yo anando o moje meton. Mi ve kuku 01-67-82-64-33. Mwado kpo 01-97-25-20-91. Novi yon akpakwele. Mi dele ton diye. A yi hong be owe ko do. Bo sou nou do kwe do tele yo. Nou e jolo o. Ewe e hena da nyon do kwo. Nou e ma jole ya be mo da gwen mi ton kwe wo. E hena da nabi debu e jole. A do tadagbe. Ye su kwa bo gege. Be indo dekpe dewe a nyon huye ya. Nou dewe a ka nyon wa huye ya. Nou nye dewe a ka do huye ya. Be ka do te. Budu a viya we zan keze ble do kanvan we. Bo na si humo sunu e nando asi chedye le kpon we. Be bakpo. Amo weme do todo mi we tiyon. A do tarakwe bo do jloje da kode. Ba yi rong be o nan fe nwe ne on we. Bo we nyan su dato bo do fine. Bo vlafu o. A su tu e sheko tu e bebe tu e yo. E modo mi reyon. Mi na le kla do kwa dekpa. Vasi vasi. Nwe u jizon. Bana jo wide do. Nwe u jezon. Bo nwe amana ke a ke. Bo tra la o. A yi hon rome yi ak pa kwe de ren. Bo wuzu pan kon we ek beti yone. Do we nwe mene wayo. A fonyon lo en le we ame. E mondo a. Mede ko lo fichu bon wa. Bo ton ten tu emenwe lo ganji. E bana gmon tjetu e di ya. Nou do kwe mi anu kounye wa inu yi waton. Be non do zanfon e bo non do wezon ton kan we. Lo we so boje ma vo. Bo zinpiti a kwa yo. A do kou gmonti a na do gmonti. A sou te wa kontu e so do gboje a. Vi a jiro kosale de so do vivo a. Bo eno si akpo ene mo do viene le wade kakaba vie viene le ma ya e. Lele ma sa e do si sa we. We yonu e si uve do kou ene mo ya de u. O win wan si akpa kwe do mi ende neme. O a do win wan ene o gbeme kakaba nwa mana do nwa sou tu e a yo. A do. Ba fo yon fo mesin di akwe de bo do yo. Ye yire. Nou a ay hon rome yon yire. Ba soutou e wuli alye nou e man jo ay jo. Nou vite yon. Nou ene na re nou ble do ou nou e disi. E na wa nou kawe desu trili. Ba yon do anabote ho davu davu deme. Kakabu a mondo e mi jolo ek bedin we a jolo de ame. A jolo de te. Nou kwi bak mo an zanton. Ana mo de do e nou e ne wwa ido kwe ene nou e, ya ene asa nou viwe a, asiwe a, eno le a mo de lo. Bon yon nou e ne wwa yo, ena do gbe to yan gbon ka me ko me wa lo fla fo de le ti me lo mo we wa o e ro fi ne ena do gbe to yan we bo e jina ti te ge tu bo gbe na yon e o fi ton le no asede lo kaka bo fi e ton le o e klo ena so de jonu de ena e blo nu te ton de te bo na fu to vi ne le aka tun lo gbe so duaria ya o hui me wa e lo alo mama hui me ko fi ne cho be wa yo bada fo ine le mi dot ye debu de we yo gbe so duade me beda hoton bi o we desu eyin afẹ to dire kun ko bi o bi o mi ehun tun lo e ka lo do fine bo mali mali me na bi o we bo ine amonu bi on je gbigba doji asan to asan asin ni asan ajo e wo me ko yan ajo to da horo pe ajo bi anbunu wo me ko yan zode wa to bokoro tende me anu fine ponu madi nde na zon pon e aso we sin tende me ba nja fi aji ma ya fi obo wa ma ti menu mi po won mime wime moda meji velo ti zozo elo mo je me ton do ba mbabo na tun e kuku 01 87 25 20 91 modo kwa rien le kuku 01 95 18 91 23 bado mo je me ton do nu wiwa ene o afo ene le eno ade do wi won dali wede lenu e eno e nde bo no akuzu pan kon me so be no vebo no ve trililiton mo je me de ba we mi de kuku 01 97 25 20 91 allo 01 95 18 91 23 e kain do women no fi women e wo amodo me chile gbe lo me fi mi wae me ho e mi le modo nu kon e mi ton yo de queen bo mi na si o bo wa gbon fi de bu o wa je ngla gla blo to wa je nu ponu ku menu me ho wa je nu zun me eleyun wa lo ano le ho me ho deji ah o go e ka ro jina to de kon fle li mu hi ame ene wa we ade ya ko ro nu wa to pe de we do e do tan tan bo mi do na ponu nu mi de le e do mu nwe wini wini ene le ma do e so igbeti bo nu ha me o wa supo gbe gble do me wa supo bo gege no bi fun foda lo ti nu wa supo ndo an de bo eso dibe an wa de bo eso do tade a wa supo me sisi o nu da horo po e me horo po e do tele ba wa ponu kun ton me be pon we ka boro yin afie alo yu opo e yin jin we aje atunu eje do do ya ho ine me ho ine do wa tun fie wa ti eje afie wa nu eje ya tun wa alo afo yun amoyan ho viton bo mo me de mando me de ton bo tafu de antin lo bo kan flan ino da si we da ah wa mo nkunu je ton ka bo tun je da se be asag be ya e wa gbe bo se do asabi nu me mo nkan ton vla no fo lo ho me vono de ka we me ma mo tonu nu de we ba wa ine na bo nu ku yo aziza ton na ba hon e de so na bo kon nu de bu ma ke bo nu azan ene ji e wa nu ene ka do yo e wa do ayi le bo fli no ho para yi ton wu kaka be no kun dasin bonon da mon jobi no ai hon gbe o ko inu awa bi o fe ton me yo e te no tun fi na pon bo ton ya bo mo je me de bu de un 01 67 82 63 33 allo 01 95 18 91 23 ado enele bi wa we gbe do vla fo atun gbe to alo pa bo ayin do hun do me ya nodo akotun we o bo podo pon e meji to meji nono na me po gona on ana wa do fine tin ma ti menu mi de yi do ho inu me ho mi ton le ye do tuto me ton bo do tuto me pe ton be no alo ton ji be do ho di eno chi gbon mo e nanu yen de me de mo we no indo yo ani tun lo ikuno chi te pomboron wa no uda uda o lo eno mo edele don ne wen ka songbon manak le ro pomi kleun me ho mi ton le wenu to mi ton le wenu da gbon mi ton le wenu ton song kle gbe no po le bonon asiton e tite boro a an kan ho bi o me nu de ro pe pa cha mi we e ti do gle gbe ti on soro mi mo we a meji o nunu kon ton me ho mi ton le no blo e wa yin te e nu pondo vi mon koton ka wa gbe me yo afote jiwe kanu kaka bo yin ede ro gbe o me we ni lenu enu yo lo nde do atogofa gbẹ inú kàn pé tóun égbèdìn ọ̀nà fi sùnù pé mélòó tó lómi ẹnu fi yùnrùn pé mélòó tó lómi ẹdìyẹ fíkàndé lisa ayé àti égbè dè téwà kù dúró yàyà bọ èè àdókò tóun ẹ ọ a tún lọ wọn jóde mẹwàá nǹkan sí bó títí bó pla ìwọn ìjọ ẹni ọmọ bẹẹ kó dẹnà yàyà ẹ ò tọ tó epo nà tó epo dàgbò tó ìtàntì tó èrò kó ẹni gbè yàyà lẹyọ dè tún bó kà sún èrò kó ẹni gbè dè ní lọ káká tó lọ fìyẹ ní sí àdọgọ aká dó wẹ tónú ẹ ọ àfọyọnú àkó ìblónú mọ kọtọ ndé wẹ bókó epo nà ní ẹdọgọ ẹni kanugbọn ní kanugbọn bó jí fìyẹ ní bẹẹ nù gan jí ẹ wẹnyún nùdùdù tata de esi hu nùdùdù mi tó èmi ọ du wẹ binu lẹyọ dọpọ géèlè sí ìkó dé mẹ bẹyìn àkó dóge sínú ẹwẹ nínú nùdùdù ẹni ẹmásọdù wáyé bẹẹ másọdù kan títsaka fìyẹ ní èrò kó mẹ káka tí ó bínú ìwà jẹ ìwẹ náà sọmọ fìyẹ náà gbẹsán tán bìyànjú fìn. Ẹgbẹ̀dì ẹni ẹdẹ́bù sọ́dí ya bọ̀ mí nọ̀lẹ́ àdó hun hónú wọ́n dọ́mẹ̀ mi tán ẹ̀ káka bọ̀ nù mí mọ̀nà wà mí nọ̀ wà lọ́wọ́ nù dodo lẹ̀ nù dàgbé lẹ̀ wọ́n dọ́mẹ̀ tán mẹ́wẹ̀ ẹ̀ dẹ̀ wẹ́nu kọ́ ìdówó yà dí àdó nùyàn ẹ̀ lọ sí wẹ́ ẹ̀ fún sàmúlọ̀ mẹ́ ẹ̀ ń dọ̀ mọ́ jẹ́ mẹ́wọ́ alẹ́ bàbá dó déjì pò wọ́n yìlọ́ 01 97 25 20 91 mọ́dọ̀ pọ̀ àhẹ́ ànàlẹ́ yìí lọ 01 95 18 91 23 ló gbẹ mẹwẹ mi dé yọ nùyàn jíwẹ jíjọ bọ nùyàn mi kó ìgbé yọ mi sì húdọnù kan ìdìbò wa àjèvì ọ bọ eyín wa wẹ ọ àfọdélẹ tí mẹdọnà dé nùdélẹ tí mẹdọnà ìsútọ ni àlọ èdè sú ọwẹ ewàjẹ èdè yìí gbẹtọ èdè ìdọnà ìsútọ nùyẹn mana dó àyínú dó àzàn ìgbé má wà ndé àyínú wa ntẹwọ sún bọ èdè yìí nẹlẹbi wa wẹ. Wí fi náà ẹ fila fún ọ ètò fímọ kọtàn ọnu ẹ bó gbẹdọ fi ọkàn ta fọ pẹlẹ débù pé o yi amakadọ ní àgbèdè wa ń fi tó yẹ ni kàn ìfọwọ́ yàdé gbé yọ kàn fọtọ fọwọ́ yàdé jo àlọ́ jo fìyẹ ní ọ tó bẹ́ẹ̀ ìwọ́n ètò tán mi pẹ́ẹ́wẹ́ àlọ́ pẹ́ẹ́ fìyẹ ní lẹ́dọ̀ ètò tó ń dá pọ̀ ní ẹ̀wọ́ ètò nùgbọ̀n lẹ́dọ̀ ètò tó ní bàá di abọ́ gẹ́gbọ́n ẹ mi tún ẹ fẹ́ wù ló wá ṣe fẹ́lẹ́ tẹ́mẹtẹ́mẹ ẹ̀sà yàlẹ́ nkọ́nkọ́nu ẹ eyín wa lọ kó gbé gbélé lẹ tóbi tó mọ tó jí bàkà jí abo hàn rìn àhìn ìwẹ yún sí mí dàgbé bí ọwẹ yín lọmẹjì àní pẹlẹ fìyẹ ní ọ bó kẹlẹ dọ tóun tó tó yọ nù ẹ bá dùn náà bó tún tó tó mẹtàn nù ẹ yín bá dùn náà pín ìsùn nù ẹ yín bá dùn náà jíjọ jí gbẹ lọ ẹ mẹmì dé yọ ẹ ń gbẹ mẹdẹ tán à ẹ kọrọ dùnú pọnú mẹdẹ à ẹ kọrọ sànù àkọnú mẹdẹ à nùdọ kó gé àwàdé mẹ yọ ẹ wẹ ẹnu àní tún wẹdẹ ewé ndo adi sunni de si wọn bá gbọdọ ẹni dìgbọn ye ewé ndo méjì àní yín sùtàn a máa yín sùtàn à àkàsọlẹ tún pẹ dé yà 01 67 82 64 33 àrẹ ànàlẹ dọkọ gbọn fi ẹni ọjì bẹẹ nàlẹ yìí gbinu ye. mọ jẹmẹ elọ ye sẹwẹ mi de di ye miya tún lọ mẹdà kó o tún ba kọlá ọlẹ yọ ewé do títí mẹnu mi wẹ àpapọ̀ ìbàdàbàdà inú ọlẹ́kẹ̀ gbẹmẹtọ́ owó bí sẹ́sẹ́ ọ̀dẹ́bòdì ẹ̀ náà wọ́n mẹ́ ẹ ń sùn àlọ́ yọ̀nù àpapọ̀ ìwẹ̀lẹ̀ bìẹ́ dẹ́mẹ̀ wọ́n dọ́ kọ́ńtọ́ tó ẹ̀ bọ́ mi dọ́ yí wẹ̀ má dọ̀ sùn àyín bàdọ́ yọ̀nù kọ́ńtọ́ yẹn bọ́ mi ò yí ẹ̀ wọ́n tó nù àkpọ̀rọ̀ àsọ̀mẹ́ yí wẹ̀ àlọ́ ń dẹ́kọ̀ọ́dẹ́ àìhàn gbẹ̀nà kùnkùn ní nkùnkùn ẹ̀ dẹ́sọ ẹ dọ́n dìde ẹni bó dàtọ̀ gbogbo ẹni bó gan jẹ́jí bó fún inú ló dẹ́ tán kó ẹ̀ ẹ ní àzọ̀dẹ̀ mẹ́wàá ẹ̀yẹ́ òde fìlà fún lọ tó bọ̀ wọ́n máa mọ̀dé àwọn ẹ̀yàn ẹ yí sùnzàn fúnfún kọ́ ẹni ọ́n ẹ tẹ̀ sọ fún ẹni dẹ́bù wa wí pọ̀ fìlẹ̀ pọ̀ fún ọdún àkọ́pínpánáwìn ẹ̀ wọ́n ṣàgúnlẹ̀ yìí wọ́n tán bọ́ ìdóná ìhàn gbẹ́dọ̀ tọ́ tàdà gbé bàjọ́ náà pé mẹ́ sùnù mọ́ kọ́tàn bá zọ̀ wá àzọ̀ ní ìjà wà gbé lọ yọ ẹ wá pẹ̀lú tán à ẹ̀yìn àzọ̀jọ́ àzọ̀ àzọ̀ ìmọ̀ba ìkàmẹ́rọ̀ fìhìn àzọ̀ ìmọ̀ba mẹ́dẹ́sọ̀ ìmọ̀rọ̀ ẹ̀ẹ́nù pọ̀nùpọ̀ ń fọ ọmọ àzọ̀ ẹ̀ akọ mọtò ayasọmẹ wíyẹnu náà kọ fífà mi àwọn ọdẹ ìdọmẹjì adọyọsọ mẹ beno le so fafa mo injo honu ya awon dai do meji ndudu kunde o boy wono khle akile bi wa khome ya awon dai do meji ta te o eno so renta e o kan o eno vanzan o eno fomo wa no pogbe bi mo le wa so meton bono mo du apo bono so khome bo mi